gẹ́gẹ́ bí àgbàlagbà bàbá gun kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ rẹ̀ ń tẹ̀lé lọ. Bí wọ́n ṣe rìn síwájú díẹ̀ wọ́n pàdé Ádámọ̀ ẹ̀dá ọmọ aráyé. Ọmọ aráyé ní àwùjọ

0: one love, bí wọ́n ṣe rìn síwájú díẹ̀ wọ́n tún pàdé ádámọ̀
1: ẹ̀dá ọmọ aráyé.
0: Ọmọ aráyé tún ní áwù,
1: bàbá òmùgọ̀,
0: orin nílẹ̀
1: ọmọgun kẹ́tẹ́kẹ́tẹ́.
0: Bàbá bá tún ṣúrẹ́, ó gbọ́mọ sílẹ̀, ó sáré gun kẹ́tẹ́kẹ́tẹ́, ó tún gbọ́mọ sórí kẹ́tẹ́kẹ́tẹ́, ẹni méjì rèjì lórí kẹ́tẹ́kẹ́tẹ́. Wọ́n mú rìn àjò wọn pọ̀n, wọ́n ń lọ, wọ́n ń lọ, bọ́dún ṣe rìn síwájú díẹ̀, wọ́n pàdé.